0: Radio Topa.
1: Echo Gatene do Akagon, bole odo me do.
2: E an chenwe do sekanji.
1: A do sekanji. E do sekanji.
2: E an chenwe bo na rugo. Na si ke ga ga ko ru ala ji pa ga ko.
1: Ah, e yo do Maria Greta.
2: Eh, do de panse. O ya bo ka so. Ona.
1: So.
2: Ko ni mai.
1: E so gwe ya.
2: De nga do se ru ati nu eni e.
1: Eh o, o sekanji. A ma si se o ya.
3: Ganji.
2: Eh. Eh. Nzo do yo do. baro ko mo ko ton mo ya no no ati mo ka gbe do mo la ito me no te pere na ni alo nti lu nu ku do nde ni lo tra mi bra bo mi ga mi na ba sa di bra bo ma ja si wa bo do ton je na u ga ti je ra je do bo re bo ko ka do na yi dai mo me to re bo da do ko le su gbe be so do ka ka ya ga
1: to na ba yi don me to le ho
2: eh bo ko le na ba yi ma ko na da ro ma lo me na mi ro me to le si nu ko to lo me re a je re ko li re ma so se
1: be oh aha lọ́sùn náà sì kọ́ bẹ̀ dìra bí kú jẹ́ jẹ̀kọ́ ẹwà mọ́ ìhun ní igó ní masọ́lẹ̀ kọ́ wa o.
2: àyẹn tó ẹ wípé ìdánù ẹ̀kọ́ mọ́ bọ̀ mẹtulẹ́ sì nùkọ́ ẹ̀ bọ́ adúnádàlọ́ ẹ̀mẹ́ra mi bọ́ dáyìn rọ̀ bọ́ ní ìdàgbónáwé gbogbo ntò ẹsẹ̀ yẹn yàrá gbogbo ntò ntò bọ̀ yàrá wúlé gbòòrò àyọ̀ pọ̀jì rẹ̀ dúkà sí
1: aloke o sawe no isadu abinu aja pe me a se aloke to bo se joni bodo be se gbe yen po we po mi tun gbi do mi ku so wayi nu mi dele mo iro blow ayi
2: me re ta fu ko de me no ibi o buru se mi e ma uto e ta fu ko lo se mi mo anya ma se le po do fide o
1: aha no e jije ole kede ni
2: bo e te wa rudo e te wa do mu do ni me re ba pe ndeji ba me re ma pe alo wure gbogbo yin ro mo ro e mi na ba yi o ke blenu do chochi ko me bo e na mo ro me le do aloke súnlọ dín wọrọ gbèjì yàn lọwọ dín yàn máa ń lé lọwọ kílọ mẹrin máa ń mẹ ìdáwúlẹ àlọ rògbà ẹtàn mẹwàá kó tó oòrùn mọ nǹkan tó wáwọ ẹtọ yìí gbé ibùdó ìbáyé ọdún ètò ìdá ìkàwé rẹ jàbí gbé súnlọ ní jẹdọ ní ìṣètò ìjẹ wo ní yọrọ yọrọ mẹ ètò ìdá ìmọ̀ tó jẹ nàgà nígbà yóò máa lọ kó ní ìdáná kọ ní ẹni máa sọ mẹ títà fún gàràgàrà sí àzọ yìí náà sínú kún ẹdínwó tó mẹmẹ èrò dòbòrò gírọọkì dòrẹgbọ ẹyẹrẹ mi yìí lọlọ ẹdá mìíràn mọdọ sún lọnà òhún ìdìyìn ẹdá mọdọ kó jọ ẹkọtọ ní ìgbẹ ẹkọ ní ìgbìdó fi ètò ẹjẹ ìgbọm ní ìwọntì
1: ọkọ
2: ní ìmọ àwọn ọdá ẹgbọn náà mẹ. ọ̀nà ẹgbẹ́sàgbè
0: Zora vazavuzu enko eton ime. E dojile yon won pita kenton we yinbo eko yin si zeto. Dojile sun woni juwe do bonu ej. Amon eka yi hon. Sun woni ma sole vo yi pe bonu elevo leko wa fine
1: won. Mbe bido sun won jine.
0: Mbe bido sun won jine. O riyo eye de sulo mon di dojile eni jo yon won do bonu eni j. Amon eyi hon. Ni ma levo leko wa mamon anu eleko wa bonu sun won levo yi to. No ma do nou kon si kule en chiche to ro yeme wele ten ten kanji.
1: Me do kuro kan.
0: Do nou me do kan.
3: O mera ho zakari ne mi fombo.
0: Mi fonda gwe.
3: O na do kuro.
1: Eta ga fi akade bo huya huya la kwatu esa mo.
3: Ma tenu unko go si tori yo me bo wa. O po se si kapitaria de fin me bondo si zozori paro ko me kwe.
1: E la chenu e.
3: Me se zakari.
0: Mi fonda gwe ya.
3: Ayi gbogbo ase ni opo wa.
0: E lo si en.
1: Ne.
3: Aha, na dukonu we do to la.
1: Itali eto si yan bini.
3: Won wo ko mo ko mu mere fo to ba da me lo ko ko ko ko jini. Bo la ba ko to sa be ro ba ma sin mu e ka bo le ba da ko le bo mo gbe me ti bi nko to ra le ba mo ko ra eto injo e do ra kele ku ma ti bi ro ko mu o be ti bi ele mo ko mu me ne bra so jini me lo pe pe.
1: Aha.
3: Bo de yi ku do ku do ton lo ba ti bo e ma to si re ti a wa me si ko sa we de.
4: Prendre
2: Ndero grena fune un.
1: Abi?
2: Nga jira ke, yon de nyi wanu a suton bun buo. E si pan de si nyi weni on san.
1: A suton me vo a.
2: E ne. Niko, nou mi do kujal kuru mi jere. Doko, ndero grena fune.
1: Ba nou kwe kwa la suton kwa no kwa bono wanyi yon ka vo. Wanyi, yon danu me, bono wanyi yon vo bo mi yon mina mali ya yi.
0: Corinne de Sou de la Jere, et tu peux imaginer, yon wene on wey yo, et madon ou kuna jena levole kowao. Et na yi piete, son moni do nou kuna jena kuna levole kowao, akpakwe ene o, au point, et le de la Jere, wany yon, ou no kanji yon do, yodo to ena yon vivodito, lobo eye meka kuru kwefio, nou edu nanon sombo wany yon do anon lito do kwen to metome yo, me do anon bise se blue, amon walo ene tiye jura chiso nou wany yon.
2: Ah. Bye.

ọ̀ràn ìhà kádùn jì ní pẹ́ẹ́dùn jìbò ní ma jáde náà wí wá nígbà rẹ̀ sọ pé bó ìsàdìrì tó ọkọ̀ òkun tún ti kún ìhà múlẹ̀ o àfọ ìhànú wẹ̀ ọ́ lọ inú mi máa kún ní wẹ̀ tó dé kọ́ọ̀bù ọ́ kẹ́nà wá kó èrò tó kò máa mọ́ kẹ́ńtà rà kó ìhà ndágbé mọ́nà ọ̀nà sọ̀rọ̀ kó jí ké tán ìṣẹ́ náà mi ò ń gbé wọ́ ẹ náà ní ìkó